ẹ̀dá kọ̀kọ̀ mẹ́ bodó yà wọn níná àwọn níná dọ́bọ̀ nsọ́sọ́ àwọn ní gọ̀gọ̀rọ̀gọ̀ òwú dúdú sọ̀ndókò òwú dúdú gẹ̀lẹ̀lẹ̀ òkú mọ́nimọ́ni àjá mọ́nimọ́ni nkankan blé nkankan blé nkankan blé é pàjẹ́ òkè láwọ̀.